pàdé lórí wọn. Wọ́n kó sára sí ọ. Wọ́n kọ bí wọ́n fi máa ń rímọ́ sí ọba tó dá ayé àti ọ̀run. Agbanilágbà tó àpáta ayérayé, òpèjà, kẹ́rù wọ́n bẹni tó nìjẹ́.